ọmọ arángẹ́ ni wá láti fún wa ní ẹ̀ṣẹ̀ àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹ̀gbọ́n sókè.

Listen, ojú àwọn mo lé ìríran rẹ̀ ka, ó accurate. Etí àwọn mo lé gbígbọ́ rẹ̀ ka.

ikanyolu kotsasu kikwakwa ekwa maa wole kikwakwa ofi maa tewa wipe ohun nikan ni oluwa o ba wa ri be gbogbo emi kemi ni ayika ati ayida aṣa tẹti kọ wipe ọmọ ọlọ́run kun ibi giga lọ ó ní ó dé ìgbẹ̀kùn ní ìgbẹ̀kùn ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta olúwa fẹ́ràn mi tó bá wá rí bẹ́ẹ̀ agbára yẹn la fẹ́ pariwo báyìí.

0: ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ tó bá wọ ọlọ́run o ẹ̀rù rẹ tó bá Jésù ẹ̀rù rẹ ìyá tó mi bá ọlọ́run o ẹ̀rù rẹ tó mi bá o bá mi wọ́n lọ pátá yẹ́rọ yé ìwọ̀n lẹ́ni tí òkú rí tó sá bàbá mi jọ́dọ́ nìrìn ó padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fò bí àgbò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa gbogbo aráyé ìbá máa rírì rẹ náà.
1: Make we scatter this morning with pure fire. Good morning, family. Wake up and lock in to Heavy Vibes on Glory Entertainment Radio. Your voice, your music, your glory.
2: Today will favor us in Jesus' name.
0: Gbogbo aráyé ìbá mọ̀ríkì rẹ ni wọ́n bá máa kí ọ ní gbogbo ọjọ́. Ìwọ lálágbára. Bàbá mi aṣíwájú ogun lálá. Bàbá mi akẹ́yìn ogun làbọ̀. Bàbá mi ò mọra jìgì dẹrù oògùn. Ọ̀pá tó ti rí tó kànlẹ̀ tó kàn ọ̀run. Òjò warawara tí mára ó jẹ ẹ̀yàn. Olórúkọ àpèrí rẹ̀ òun.